0: ẹni yìí wá sún ẹ̀rí kọ́ má dàbí pé mi nìkan mò ń dáṣètò látàárọ̀.
1: ní ọjọ́ tí dádì wá sí sáìdì wa ní agege he made mention of something that before the ending of that week that the Lord will bless us with what we did not expect. So I don't know this person from nowhere, and this person called me that same day that he hear someone telling him about the work I do, and that same day the person blessed us with 300,000.
2: 300,000 naira.
3: 300,000.
2: Yes, 300,000.
3: Immediately after the crusade.
1: Yes. You said it that day that the money that we have never expected in our life, that we should go and receive it.
3: I am talking to a soul now. The miracle you have never experienced in your life. At the end of today's program, you are going to experience it in the name. Ẹni tó bá lẹ́rì dá.
2: Ebi rẹ sọ.
3: Kẹ́lì ká kàn rántí ọmọ ẹ. Kò ní mẹyẹ tó ṣú. Ẹni ni ẹ̀rí tó ń bọ̀ yìí lónìí àdúrà. Ẹ̀rí yẹn ó yá lọ́gbà lọlé.
2: Amẹ́. Oríṣẹ́ 300,000 gbà. Lẹ́yìn ìsọjí agége.
3: Lẹ́yìn ìsọjí agége.
2: Yóò dé gbarú ẹ̀rí.
3: Ó lóun ò gbarú ẹ̀rí o. Ìsọjí agége yìí máa lágbára o.
0: Ẹnìkan ní ẹ̀rí tí ìsọjí agége bí ṣe wọ́pọ̀ báyìí. Mo ní bẹ́mi náà jẹ́ rínú. Mo lọ sí CSC Pastors Conference lọ́sẹ̀ tó kọjá. Màá rí wípé gbogbo ènìyàn ló jẹ́ àǹfààní ẹ̀ ní ọ̀la ní Kọ́lá. Tó bá dẹ̀ ti ń bọ̀, abọ́ ìjẹun ni kó o bá mi mú wá. Bọ́ọ̀lù ẹ̀rí Kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọrẹ ti tẹ̀lé ti ká gbogbo ènìyàn jákèjádò. Ọrẹ yìí la máa fi sílẹ̀ kọ̀ọ̀sẹ̀ tuntun yìí. Tó bá ti ń da wà sọ wípé Olúwa. Mo fi ọrẹ ti májàmú ìbùkún ìdílé wa. Màmá kò sí iye tó kéré, kò sí iye tó pọ̀ jù. Ìwọ tá gbìyànjú o. Ọlọ́run tó ní ìbùkún tó ń darí ìbùkún. Ó yẹ yóò bùkún yín lọ́sẹ̀ yìí o. Gbogbo bí a máa ń lọ ìlú Jerusalem àti Jordan. Kí la fẹ́ lọ jẹ́ fẹ́ lọ gbàdúrà fún àwọn ọmọ wa ni àti fún ìṣẹ̀dá wa. Mo sì ń tẹnu mọ ọmọ rẹ lè fi ṣe oúnjẹ ọmọ fún ọ tó bá gbé ọ lọ. Ọmọ tó ń gbọ́ mi ò lè fi ṣe surprise fún àwọn òbí rẹ. Wà á kàn sọ́sọ́ wọn káwọn náà kọ́ lọ gbàdúrà tó nípa ní tìtorí rẹ. A máa kó fọ́tò gbogbo àwọn ọmọ wa lọ́bẹ̀. Tó bá fẹ́ lọ pè mí lórí aago tàbí kọ́ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, Prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: From Lagos, this is
7: Jordan. 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for

atẹsiwaju gẹgẹ bi iwe iroyin these days bo se gbele jade won ni latari are Bola Ahmed Tinubu ti baba n pe lajo won ni ajo dabi ile ile labo sin ni oko won ni are Bola Ahmed Tinubu won ni gbogbo omo orilede Nigeria ni won tin foju sara pe igba won ba bode ara ba na o ba wa ra nkan bo igba won lo de won ni ni pipe ti are pe sajo to je pe ati reti won ki won de o iyen lati ibi simi eleti won ni are lo se lati igba ti wa ba ti kuro orilede Nigeria to si je pe ola tin sojo isegun ojo kokan de ni ogbon osu ta wa igangan lo ye ki are de won ni sugbon gege bi akole ati agbejade eleti won ni ile je are filita gbe o se se o o wa ate wa riru e rara pe o ya re wa de lojo isegun are o de lopin ose won ni e fokan bale o won ni pipe ta re si pe to je pe are fi pe ni wi pe are n gbiyanju lati se apolopo awon nkan kankan ni won ni sugbe ja wo ti are o ba de ni ojo isegun gbogbo ariwo eyan mo ile de Nigeria na la gbo pe kare o de o kare o de o e ti n wa re o won ni o se se tare o ba wa de lojo isegun won ni ah o wa kere tan ojo opin ose yi ki are kaabo pada sorilede Nigeria iyin lo wa nu weroyin these days laaro toni jele bagbagada ninu weroyin laaro yi awon ajo dokita ele ti amo si Nigeria Association of Resident Doctors ebo ni won fi ko o nadi awon ajo ohun ona ni won ti jade ton si ijoba apapo bipe ijoba apapo afun yin ni gbedeke ose meji te ba yanju gbogbo awon nkan to wa nle fun wa awon nkan ta ti bere lowo yin gege bi ise ta yan laajo gege bi ogbon tariki ta je ninu ise dokita ta láàyò ilé tó yẹ pé àjọsọ wa ẹ ṣe nǹkan kan pa rẹ àwọn nǹkan tó yẹ káwa náà fi máa ṣara nídìí káwa náà fi máa rí lò láwọn ilé ibi tá a ti ń ṣiṣẹ́ àárí lò owó àárí ilé àárí àwọn nǹkan tó yẹ ká máa lo àwọn ohun èlò tó yẹ ká nílò àárí gbà lọ́wọ́ yín ẹ ṣe nǹkan kan fún wa wọ́n ní ẹ wò ó ẹ sì ń pa iṣẹ́ wa lára o wọ́n ní ẹ ń paṣẹ́ wa lára wọ́n ní kódà ẹ ń pa sàn mọ́ wa lára gidi gan ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní gbàdékè ọ̀sẹ̀ méjì ó làwọn fún ìjọba àpapọ̀ bíbẹ̀ẹ̀kọ́ wọn ò sọ nǹkan kan míì ju pé bíbẹ̀ẹ̀kọ́ lọ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe wá ń jáde níbi ìpàdé kan ilé tí wọ́n ṣe tí wọ́n pè ní AGM ìyẹn fún ti ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ìdí ní àádọ́ta rẹ̀ eléyìí tó

0: pe ni annual general meeting ni apo ipade apapo ele ti won se nibe gbe be ba yanju re bibe ko na ni won wa fo ori oro na won fi go sugbon won so igbese ele ti won ma gbe o gege bi we iroyin si gbe jade e ba laaro iye lo gba change re ninu we iroyin
1: this awesome talk every day all day on Jordan 105.5 FM.
2: Your favorite tunes are just a click away.
3: You feel it?
2: Jordan FM. Listen now and turn up.
4: On social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
0: Fine. Sọ̀rọ̀ wípé àwọn ti gba àwọn gbogbo olóró eléyìí tó jẹ́ tí ìwọ̀n rẹ̀ gbé ìtìmọ̀sọ́lẹ̀.
5: Innovation. Radio has never been this exciting.
0: Kun gẹgẹ bi eni to je Femi Baba Femi iyen adari apase wa fun oro iroyin fun awon ajo na ohun to so lana iyen lojo Aiku Sunday nibe gaga lo ti soro na wi pe awon sise o awon si ri awon igbogbo loro kan gba ele This is Jordan 105.5. Ìbọn lóríṣiríṣi ọ̀kadà tí àwọn kan jígbé àti ọ̀pọ̀lọpọ̀ míì eléyìí tí wọ́n ní iṣẹ́ takuntakun tí àwọn àjọ ọlọ́pàá náà ṣe ìyẹn ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní àlàyé wọ́n dárúkọ arákùnrin kan tí wọ́n ní wọ́n bá òbítíbitì káàdì eléyìí tí a fi ń gbowó lẹ́nu ATM lọ́wọ́ rẹ̀ eléyìí tí wọ́n pe ọjọ́ orí rẹ̀ ní ẹni ọdún 35 Amechi Anthony òun ni wọ́n ní ọwọ́ bá ò ní agbègbè Ìgbẹ́sà látàrí ẹ̀sùn jìbìtì kan tí wọ́n fi dáná fi orin nǹkan ọ̀hún ṣe owó tó tó ₦2.5 million òun náà ni wọ́n kà mọ́ ojúmọ́ ọmú wọ́n ní àwọn 11 òun ni afurasí tí ọwọ́ àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ̀ ẹ bà nínú ìròyìn láàárọ̀ ìdílé post náà ló gbé jáde láàárọ̀ tòní. Wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ àgbáríjọpọ̀ wọn sí ti Operation Fansayama ìyẹn OPFIFY òun náà ni wọ́n ti pa afurasí ògbóǹtarìgì àwọn ẹ̀ṣọ́ kọ́kú bẹ́ẹ̀ ni wọ́n sì gba èèyàn mẹ́fà sílẹ̀ tí ó jẹ́ pé wọ́n bẹ lákàtà àwọn ajínigbé gẹ́gẹ́ bí àwọn àjọ ọmọ ogun yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Zamfara òun náà ni ìwé ìròyìn Daily Post fi gbé oríyìn fún wọn wípé iṣẹ́ takuntakun náà ṣe o gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde wọ́n ní nípa iṣẹ́ tí àwọn ọmọ ogun ṣe yìí bí wọ́n ṣe gbẹ̀mí ìkan lára àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ kọ́kú yìí tí wọ́n sì gba mẹ́fà lẹ̀ nínú àwọn èèyàn tí ń bẹ

0: àwọn ò ní fi wọn lára balẹ̀ wọn ní bọ́bá ṣe ń jẹ gíní bọ́bá ṣe ń gbọ́ pé wọ́n wà níbì kan làwọn ò mọ yabo wọn bí ìgbà tí àgbàrá tó bá ń yabo lẹ̀ ńlẹ̀ ni o ó wà nínú ìròyìn daily post náà láàárọ̀ tòní o ẹ bá lẹ́kùnrẹ́rẹ́ o bá ṣe ń gbé wọn lọ́wọ́ náà nọ́mà tún ń bọ̀.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
2: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
3: Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to, so we'll get better information. I won't give you no move, I need you, but if you don't say one move, move your radio.
0: Ka, onga gani ro, yele man so, gege biwe, ero, gege biwa cheche, awan onjile ti wani wakanti wawag, ni ijoba bile goronyo, ni kwile shokoto na ni ijele. Náà máa ti ṣẹlẹ̀ o wọ́n ní ìkọlù yìí òun náà ni àwọn agbébọn yìí ni wọ́n yabo ìlú náà o ní nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ alẹ́ ọjọ́ sátidé gẹ́gẹ́ bí ohun tí ojú mi tó nílùú ọ̀hún ẹni tó ju.
1: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday are here.
0: Yọ̀fọ̀fọ̀ rẹ̀ rí ìṣẹ̀lẹ̀ náà tó ń ṣe ní àlàyé fún àwọn akọ̀ròyìn ó ní ẹ̀sà ẹ má jẹ́ o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Wọ́n ní ẹnìkan tí ó jẹ́ akọ̀wé fún àwọn elétò ìlera ìyẹn ní ìjọba ìbílẹ̀ Malufashi ní ìpínlẹ̀ Katsina ìyẹn Saidu Dantutue ni wọ́n porúkọ rẹ̀ o wọ́n ní wọ́n jígbé o ní ìpínlẹ̀ Katsina wọ́n ní wọ́n jígbé wọ́n ní bọ́sì ti jígbé náà ni àwọn agbébọn bandi náà ló jẹ́ wípé wọ́n mà ṣe kíni o wọ́n mà pa arákùnrin ọ̀hún bóyá arábìnrin sì ni wọ́n ní wọ́n pa o gẹ́gẹ́ bí àwọn bandits ọ̀hún iṣẹ́ láàbí tí wọ́n ní wọ́n ṣe yìí náà ló jẹ́ wípé wọ́n ní wọ́n wọ ilé rẹ̀ ilé tí ń gbé ní agbègbè Dantutu èyí ní ìjọba ìbílẹ̀ Kàfó níbẹ̀ náà ni wọ́n ní àwọn bandits ọ̀hún ti ṣiṣẹ́ láàbí o tó sọ pé ẹni yìí náà ló jẹ́ wípé ó ti fi ìgbà kan jẹ́ adarí ìyẹn fún ti ètò ìlera agbègbè ìtamọ̀ sí primary health care wọ́n ní ní ìjọba ìbílẹ̀ Funtua o gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe wá ṣe ní àlàyé o wọ́n ní wọ́n jí gbé láìpẹ́ jọjọ tó sì jẹ́ pé èròǹgbà àwọn èèyàn ni wípé wọ́n tó pè o wọ́n ṣàlàyé pé iye báyìí ní ká múra o àbí kán fiílẹ̀ o wọ́n ní ìgbà tó máa fi máa di òpin ọ̀sẹ̀ ni wọ́n gbọ́ wípé àwọn bandits ọ̀hún wọ́n jí gbé wọ́n sì ti ṣe kíni wọ́n ti pa o ó wà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní kọ́ lọ́ máa ṣàánú fún wa o ìyún náà jáde tán láàárọ̀ yìí ẹ lọ gba change ìròyìn náà ẹ bá nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní. Àwọn iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ láàárọ̀ tòní o kínáwé o wọ́n ní ẹ wò ó orí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wọ́n ní bàbá lè darí orílẹ̀-èdè yìí níbikíbi ó lè má sí ilé ààrẹ lè má sí ilé ààrẹ lè darí orílẹ̀-èdè yìí níbikíbi gẹ́gẹ́ bí ohun tí ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì nípa ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ ìyẹn Báyọ̀ Nọ́núgà òun ló sọ̀rọ̀ yìí lánàá ọjọ́ Àìkú Sánńdé o ó ní ṣe rí báre ò bá sí ilé báre ò sí Lábújá bí wọn ò sí ilé gẹ́gẹ́ bí èèyàn ó ní wọ́n wà nílé pẹ̀lú wa nínú ẹ̀mí ó ní kò síbi tí ààrẹ ò ti lè darí orílẹ̀-èdè yìí ó ní àṣẹ ń bẹ lẹ́nu bàbá ó ní ìbáṣẹ ni bàbá ń pa tẹ́lẹ̀ náà ó ní bí bàbá bá ń bẹ ńlé náà bàbá ò ní ọ̀nà ọ̀nùgà ó yá lọ gbé mi kaná ìwọ lọ tẹ̀bà ìwọ lọ síbẹ̀ ìwọ ẹ lọ sí bíbà yìí ẹ lọ sọ́hún ó wá ní kí ló lé ńbẹ̀ ó ní ààrẹ lọ sinmi ni àbó sì dé láìpẹ́ jọjọ ó ní òun wá ní ariwo tí ọ̀tún tòsí tí gbogbo wa ń pariwo kiri báyìí pé ìgbà wo làrí òde o ìgbà wo làrí òde o àlàrẹ tó ń darí wa o ààrẹ ò gbéṣẹ́ ìjọba lẹ̀ fẹ́nikẹ́ni o ó ní kò síbi táàrẹ̀ wà o tí ààrẹ ò ti lè ṣe orílẹ̀-èdè yìí tí wọn ò ti lè máa pàṣẹ fún wa ó ní ààrẹ wa ni òun ló wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nànúgà ló ti ṣe ní àlàyé ìyẹn lánàá o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló tẹ̀síwájú ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún ṣùgbọ́n torí àsìkò ẹ̀yin náà lọ kà síwájú dáadáa nínú ìwé ìròyìn daily post náà lẹ́ ti bá o ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn fún ti òwúrọ̀ tòní o. ṣé ẹ rí lórí ọ̀rọ̀ tí èpò bòlò tó sọ yìí ó yẹ kó kọ ìwé fi ipò lẹ̀ ni o àwọn ẹgbẹ́ òṣèlú onípákí ìdààmú sí APM àwọn náà máa ń sọ̀rọ̀ yìí o Allied People Movement APM ni wọ́n ti pe gómìnà ìpínlẹ̀ Edo ìyẹn sẹ́nítọ̀ Monday Ekpobolo wọ́n ní Ekpobolo lọ́kọ̀ wé fipò lẹ̀ látàrí ọ̀rọ̀ tó sọ lópin ọ̀sẹ̀ tó kọjá wípé epo pẹtiró ipe káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa jó jàdá ń dìdì kí wọ́n máa yọ gbidigbidi kí wọ́n máa jó gidi gan nítorí pé tí wọ́n sì san o ipe òun fi orílẹ̀-èdè Nàìjíríà òfin wé ilẹ̀ ọba lọ́hùn-ún ìyẹn United Kingdom ipe ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n ra epo ní orílẹ̀-èdè apá abẹ́hùn ibi báyìí ìbáwá sì wà níbi 1300 àti ìwọ 15 gan ó ní àwọn

0: ẹgbẹ́ òṣèlú wa ni sọ́rọ̀ ló yẹ kó sọ́rọ̀ tó sọ sọ́rọ̀ ni wọ́n ní sọ́rọ̀ ni ò sọ yìí odidi gómìnà wọ́n ní à ń pariwo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń pariwo pé pé wọ́n ìwọ́n tún sọ báyìí òun sọ gbá òun ṣàwò ẹ wo ọ̀rọ̀ yìí ló máa ń jáde o láti ẹni tó jẹ́ akọ̀wé fún ìgbé ọ̀rọ̀ jáde ìyẹn fún àwọn ẹgbẹ́ òṣèlú onípákí Abubakar Yusuf òun gangan náà ló máa bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Edo máa sọ yìí ó ní sódìgbà tá a bá repo ní 5000 kẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sọ̀rọ̀ ó ní à ń retí kí gbogbo ẹ̀ dẹ̀rọ̀ ìwọ ń sọ wípé ẹ ká máa dúpẹ́ ká máa yọ̀ ká máa jókágbá lù pé ti wá sàn wọ́n ní sọ̀rọ̀ ló ń sọhùn òun forílẹ̀-èdè nàìjíríà máa wé orílẹ̀-èdè ìlú ọba lọ́hùn-ún wọ́n ní bó lọ́ọ́ ti ń ṣerú rẹ̀ wọ́n ní ṣe ìgbé ayé táwọn yẹn ń gbé ń bẹ̀ làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń gbé mì báyìí wọ́n ní ṣe nǹkan táwọn àwọn àṣejọba lórí wọn ń bẹ̀ ń ṣé ohun tó ń ṣe fún wọn náà lẹ́ ń ṣe fún wa ń bì báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tà síwájú wọ́n ní ìgbà tí à ń gba 70,000 naira ìyẹn fún owó òṣìṣẹ́ tó kéré jù wọ́n ní kí ló ká wọ́n ní ṣe 70,000 naira náà fún wọn ní owó òṣìṣẹ́ tó kéré jù ní ilé ọba lọ́hùn-ún wọ́n wá ń yọ ọ̀rọ̀ náà sí Èkó bolo lára wípé má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ń bá sọrú ọ̀rọ̀ tó sọ irú ẹni bẹ́ẹ̀ kò yẹ lórí oyè o ó yẹ kó kọ̀wé fipò lẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú onípákí náà ni wọ́n ń da gómìnà ìpínlẹ̀ Edo ni wọ́n ń da lóhùn láàárọ̀ tòní ẹ̀bà níbẹ̀ láàárọ̀ yìí o wọ́n ní àwọn mẹ́fà nínú ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n jẹ́ ọmọ oyè fún ipò gómìnà náà ni wọ́n ti ní ẹ wo lápọ̀dọ̀ wa níbi àbíbà yìí o ní àríwá east ń bí wọ́n ní ẹwù ẹ má já tẹ̀yìn àwọn ò gba bàbá ṣàlàwà kó máa jẹ́ adarí wa o kò lè jẹ́ lídà wa rárá o wọ́n ní mẹ́fà nínú àwọn gómìnà ní wọ́n jẹ́ ọmọ oyè ní ẹgbẹ́ òṣèlú NDC ni wọ́n ní láyé bàbá ṣàlàwà kò lè darí wa lápá bí o àwọn ò fẹ́ àwọn ò gbà ìyẹn wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Alága ìjọba ìbílẹ̀ Bọ̀nú kan rèé o tí wọ́n ti fi ẹ̀sùn wípé ó yìnbọn mọ́ ọ̀yàn. Alága ìbílẹ̀ kan ní
1: ìpínlẹ̀
0: Bọ̀nú òun náà ni wọ́n ti sọ̀rọ̀ pé ìjọba ìbílẹ̀ Gúúsù jẹ́ alága fún ọ̀nàrẹ́bù Umar Lawan Sherif náà porúkọ ẹ̀ wọ́n ní ohun gangan ló máa yọ ìbọn jáde ló bá di tàtàtàtàtàtàtàtàtà wípé èyí ti ń fìbọn òun ní ti ń sọ fún ọkùnrin kan pé ń pọ ò ń sì ọ́ ń jàmbá o wọ́n ní gẹ́gẹ́ bí ó ṣe bí ìgbésẹ̀ náà ṣe wáyé ìyẹn tí àwọn ìwé ìròyìn kan gbé jáde kó tó di pé Daily Post náà ó taari ẹ̀ síta o wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló máa fa àríyànjiyàn wípé àríyànjiyàn ló máa ń wáyé láàrin alága àti arákùnrin kan tí wọ́n pè ní Sanusi Othman wọ́n ní wọ́n máa jọ ń jiyàn ní kí náà jiyàn lé lórí pé ó lè sun bí ó dúró síbi ń dúró síbi ó jẹ ń jẹ ń ṣe gbáyìnṣà wọ́n ní wọ́n máa ń jiyàn láàrin ara wọn ni o wọ́n ní ìgbà tó máa ya wọ́n ní who is that man sleeping ta lọkùnrin tó ń sùn bóyá ó ti gbé egbòogi olóró nígbà tó máa ìyẹn chairman ní sọ bẹ́ẹ̀ o nígbà tó Othman ìyẹn ó sọ pé ìgbà tí ìyẹn ó dìde ìyẹn ní chairman nígbà tó ní ó da mẹ́sẹ̀jì kan sí lórí ẹ̀rọ WhatsApp pé láyé ẹ má máa fi ìlọkulọ̀ lọ̀ mímọ́ o wípé mò ń gbé egbòogi olóró chairman ṣé lẹ́nu yín ló yẹ kẹ́ máa sọ pé èmi ń gbé egbòogi olóró ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ o wọ́n ní àtórí WhatsApp wọn ni wọ́n ti jọ ń fa ọ̀rọ̀ náà o tí wọ́n sì ti jọ ń fà fúnra wọn tí wọ́n fà tọ́tí ń fà ni chairman bá ní ọ̀dà ń jẹ́ ọmọ wípé bàbá jọmọ lọ wọ́n ní arákùnrin Sharif náà lè sọ pé wà á rí nǹkan tí ń ṣe fún ọ ó rí alága yìí ó sọ fún Othman pé ó rí nǹkan tí ń ṣe fún ọ wọ́n ní ìgbà tó máa yá o wọ́n ní ó mọ̀ pé mi sẹgbẹ́ rẹ wọ́n ní èyí náà ni wọ́n máa jọ ń fà o ló di wípé wọ́n ṣàpadà sí kí ni wọ́n ní wọ́n yìnbọn mọ́ arákùnrin ọ̀hún ṣùgbọ́n wọ́n ní wọ́n ti mú alága ọ̀hún ti wà ní akata àwọn àjọ dss báyìí ìyẹn àwọn ọlọ́pàá aláṣọ dúdú tá a mọ̀ sí department of state service wọ́n ní ti wà ńbẹ̀.
1: Jordan FM listen now
0: wọ́n sì ní ìwádìí ń lọ lórí ọ̀rọ̀ sí amánu eléyìí tí wọ́n ní ìyẹn bọ̀n lóyìn láàárọ̀ tòní. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ máa tẹ afurasí ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àwọn ikọ̀ ọmọ ogun ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ọwọ́ àwọn ba àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ajínigbé eléyìí tí wọ́n yàn láàyò tẹ́ pé iṣẹ́ kan jíyàn gbé níṣẹ́ tiwọn kódà wọ́n ní orúkọ àwọn méjèèjì yìí ẹnìkan orúkọ rẹ̀ ń jẹ́ Nathaniel Peter ẹni ọdún 38 years òun ọjọ́ orí rẹ̀ bẹ́ẹ̀ náà ni Peter yìí ni wọ́n ní ọ̀dà Peter yìí ni wọ́n ní ó ń jiyàn gbé ní ṣiṣẹ́ yìí ní agbègbè Layeri village ní ọ̀nà Ìkòyí ilé ni ipinle ohun gege bi agbenuso olopa ti ipinle oyo layin ka de ayan lade ohun na lo fi di isele na mule lanojo aiku sunday nibi ti ayan lade ti ni okay eni ti won jigbe ni mosole kan awon tin jiyan gbe gangan lewa gbe kan won yo won ni eni ti won jigbe ni arakun kan ti won poruko re ni nathaniel peter ona jigbe ni ilu layeri ni ojuna ikoyi ile ni ipinle oyo o wa ni awon ti won jiyan gbe gangan re muhammadu abubakar ati jayin danani o gangan o danani lo to won ni owo ba won o ba won afurasi mejeji latari pe won ji arakunrin peter gbe o won wa ni awon mejeji ti wa ni akata awon lopa baye lati ri daju pe o sese ko tun je pe awon kan afurasi mi tun be ti won jo wu wa labi tori pe dawon ba kan ni kawon ko awon mejeji kan sa de se dajo won won ni yo fe dabi gba pe awon fe pa na re mole ni won lo sese won ni ihun won to njo onilu re le ma ba labe omi o won ni dinu dawon yi fi won si akata ti won na o lati se opolopo awon iwadi ati awon ifomofile mi lati ri daju pe lo dolodo do sese egbe awon ti won ji nathaniel peter gbe eni odun meji din ni ogoji won ni ko le ja won meji nikan won po dada won ni dire o to fi je pe awon olopa yi wa bere iwadi won lako dada to fi je pe the end of the day gege bi ese le bo won ni awon olopa won mu awon afurasi meji abubakar okun ni ati jayun danali eyun na okun na ni o meta o de
2: saje. This is Jordan 105.5.
3: If you want me to ginger, give me Kokoro.
4: I don't lie when I say I did it.
0: Yes, 17.

0: nítorí jayun danali you know what láàárọ̀ tò ní pẹ́ẹ́tì tó tó ní ọgbà ni wọ́n máa bá lọ́wọ́ àwọn kan tí wọ́n rí nínú igbó ní ìpínlẹ̀ abia orí èèyàn women's calls àti egungun èèyàn ni wọ́n ní wọ́n rí àwọn afurasí ajínigbé ọlọ́run o wọ́n ní jẹ́rí àwọn tí wọ́n yìí wọ́n ní ibi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi náà fi ṣe bùbá tí wọ́n ti ń ṣiṣẹ́ lábẹ́ wọ́n pe ibìkan ní umuaku usuochi ike
1: awesome talk everyday
0: ọjì naito inú gbé yẹn ni wọ́n pè ní náà kan bẹ́ẹ̀ wọ́n bá ìbí náà chi ọlọ́run sáà no ní ìpínlẹ̀ abia náà náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá òun ṣe wá ṣe ní àlàyé wọ́n ní àwọn anti-kidnapping unit ìyẹn aku àwọn àti anti-cortis unit acu wọ́n ní àti àwọn tó ọlọ́pàá tí wọ́n ní ọgbọ́n nú tí wọ́n mọ nǹkan tó ń ṣe pẹ̀lú àwọn àjọ rrs ọlọ́pàá wọ́n ní wọ́n kóra wọn jọ papọ̀ àti àwọn ọlọ́pàá ríṣọ́ọ̀ṣì gangan wọ́n ní gbogbo wọn ni wọ́n jọ kọ́ sínú igbó ọ̀hún o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún yẹn ti ìpínlẹ̀ abia ìyẹn dsp maureen chinaka ògbóngàn náà ni wọ́n ń ṣàlàyé fáwọn onírin pé tẹ bá rí orí èèyàn àti gbogbo èèyàn tá a bá nínú igbó ó máa pọ̀ gan ni wọ́n ní ẹ̀wò kọ́lọ́ ń ṣàánú o wọ́n ní nínú igbó kan ní ìlú abia náà ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ ìpọ́ǹchì náà ló gbé jáde ó dàgbé mọ orí ìròyìn ọ̀hún náà nínú ìwé ìròyìn daily post náà lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n rí egun orí èèyàn tó ti degungun skull àwọn orí tó ti di orí skeleti 28 pẹ̀lú egungun àwọn èèyàn ọlọ́run ṣàánú òtútù sì mú mi ẹ máa ń parí sí ó wà ní ìwéèrè yìí daily post láàárọ̀ tó dé ọlọ́run ṣàánú ilé ayé yìí ọlọ́run máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa ni ò ń bẹ nínú ìròyìn láàárọ̀ yìí ìròyìn wo ni kí n mú kí n fi ṣe ẹnu mi dédé síbi o arákùnrin kan náà lélẹ́yìí òun ló máa ń sọ̀rọ̀ ní ìròyìn daily trust láàárọ̀ tòní kí ni wí o ó ní yẹ́rí àwọn tí wọ́n àwọn èèyàn jígbé nínú mọ́ṣáláṣí ó ní ẹbí òun tó tó mẹ́rìnlá ní bẹ nínú wọn o ọmọléèwé kan náà ló sọ̀rọ̀ mohbad abbas tó jẹ́ ọmọ iléèwé akram college of health science and technology ní ìpínlẹ̀ niger òun gangan náà ló ti ní àwọn mọ̀lẹ́bí òun tó jẹ́ mẹ́rìnlá ni wọ́n wà lára àwọn olùjọ́sìn tí wọ́n tó 500 eléyìí tí wọ́n ní àwọn agbébọn ajínigbé tí wọ́n jí gbé ní ibi tí wọ́n ti ń kírun jùmáàtì ní ìjọba ìbílẹ̀ bọ̀gù ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọmọ náà ṣe sọ̀rọ̀ ní pé bá ti ní ẹ ṣàánú òun o ní ẹbí òun bàbá òun àti bàbá bàbá òun àti àwọn ẹ̀gbọ́n òun àti àwọn ẹbí ni wọ́n wà nínú àwọn tí àwọn agbébọn náà tí wọ́n kó gẹ́gẹ́ tẹ́ ìbá gbàgbé yàgbọ́n àwọn agbébọn náà ni wọ́n ṣe ìkọlù sí àwọn olùjọ́sìn òun níbi tí wọ́n ti ń ṣe àdúrà sí ọlọ́run pé olúwa ọlọ́run wa ṣàánú wa o ràn wá lọ́wọ́ o tí wọ́n ti ń kírun jùmáàtì wọ́n ní ibẹ̀ gangan náà ni àwọn agbébọn náà ni wọ́n ti kó èèyàn tó tó 500 àtobìn àtọmọdé àtàgbàlagbà tọkùnrin wọ́n ní gbogbo wọn ni wọ́n mà kó o lọ́mọ ẹ̀ bá jáde síta pé ṣẹ́rí mẹ́rìnlá òun ni àwọn tí ó jẹ́ ẹbí tòun tó wà nínú àwọn 500 òun bàbá òun ìyá òun bàbá bàbá òun àwọn ẹ̀gbọ́n òun àti àwọn ọmọ ìtàwọn ẹ̀gbọ́n òun bí àti àwọn èèyàn tí wọ́n tún jẹ́ ẹbí tọ́jọ́ ń dórúkọ kan náà ó ní àwọn mẹ́rìnlá ẹbí òun ní bẹ nínú wọn kọ́ ló ń ṣàánú ọlọ́run gbà wọ́n lẹ̀ lágbára elédùmarè ọmọ ẹ̀ ló ké síta ó ké gan ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nígbà táwọn oníròyìn tí wọ́n gbé ẹ̀rọ gbohùngbohùn síwájú rẹ̀ pé kí ló rí sọ sí ìṣẹ̀lẹ̀ yìí ó ní àwọn ẹbí òun mẹ́rìnlá ni wọ́n bẹ nínú àwọn tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí kó ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch náà lẹ́ ti bá ìròyìn ọ̀hún daily trust náà dẹ̀ gbé jáde láàárọ̀ tòní. àsìkò tí ń kó wa ní papá mọ́ra ẹ jẹ́ kí n kàn fi kókó bíi mélòó kan kí n fi gbà nídìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú apc fòfin de àwọn olùdíje pé wọn ò gbọ́dọ̀ rin ìrìn àjò lọ sókè òkun lásìkò ètò ìdìbò ìran wà ní ìwé ìròyìn láàárọ̀ yìí bákan náà bàbá peter fatomilọ́lá wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí sínú ìwé ìròyìn wọ́n ní ọ̀kan ṣoṣo tó kù nínú gbogbo nǹkan tí àwọn fẹ́ ṣe nílé ayé kí ni nǹkan ọ̀hún ẹ lè lọ ka ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ yìí pé nǹkan báyìí táwọn fẹ́ ṣe nílé ayé nǹkan tó kù òun náà ni pé ẹ fẹ́ mọ̀ eroka nkan ti baba fe ninu iwe iroyin e ba ninu iwe iroyin punch laaro te ba gbon yebe yebe won ni ke ma sore tinu die loku ki orilede Nigeria de ibi giga are Bola Ahmed Tinubu na ni won so be laaro ti toni e ba yun na be laaro yi won ni eyan toto meta o din ni ogbon 27 won jade laye bi awon agbebon se kolu ile igbafe meji mojumo ilu wo lo ti sele ilu orilede South Africa na ni won ni isele na ti sele iyo ni ma fi lo si ojo opole e ma gbagbe ofin ati ilana soki n te ba fe ba wa da si oko yin ati bi te tin pe wa ke si ba wa pa ero radio yin 09060003352 tabi 07051697912 elo e kaaro
2: e kaaro sa
0: e kaaro sa
2: MC yo
0: presenter
2: Aji ko gbeso lati lo mi fale.
0: E ka bo sa.
2: E ni si ka ro de ni sugbo.
0: Ami o.
2: Baba wa tan ni ko se bi ta si le dari ijoba. O ri so. Bo, o wa fe to yo ye ba ri. Lo ma mo bo se nlo.
0: Mm.
2: O se me pa o di do se me ri. O da bu wa mo Nigeria. Ti ko ye nti ni baba. Allah ni baba wa.
0: Mm.
2: Ti keji. O fa bulu. Pele o te ko je da ke ni fa gba wa to ka mo wa o.
0: Mm.
2: E o de ni o Allah n ba je na ti ta ji da ko da. I want to go to the house.
3: 09060335
0: Hello, Ekaro, Ekojumo.
3: Station with a voice for entrepreneurs.
4: Your favorite tunes are just a click away.
0: Elekeji ni pe Olorun so lo se lu bo Olorun se wa ba wa si ele
2: e ko jo e ko do tunu Benjamin lati ju station
0: e ka bo sa
2: e ri e ni bo ba ba si be won ni nipa ti okuburo bi odun kan ti won si so lata aro e kan to so yen okudu e ka to ye ko lo ko ye ko lo ko apology later to ye ko ye ko so because ki se iye ti in se bi awon US ki je ba se leaf la wa se leaf so a le ma fi awon we wa so ye ya le ma fi ra ri wa iye be ikeji nipa ti awon to jiye gbe tan pa eniye je bi kan ti mo ma tenu mo ni gugu gba awon adajo wa mo fi olohun eyo olohun fi be won ka ma se jo bipi ki eke ka de ma pa won sample to ma se pa won ma diku de de fo bi awon to ni mi mele lati shuru kan be ye aya won ma ja so won ma reduce population won ma reduce gba kan kan ko se won for years to wa be e lo bi jaba be ade da to fi won le so won le ma ni liver lati
4: Jordan FM. Listen now and turn off. Good
5: on social media. Facebook Jordan105.5FM. Twitter Jordan105FM. Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com. Value, innovation, radio has never been this.
2: Kicking justice,
0: go,
2: Ori gbogbo nkan so ko to dibe gbogbo ẹ̀ wà ní ọwọ́ àbíta kọ́lẹ́sì ní gbogbo evidence wà gbogbo nǹkan sọ ọ̀hún ṣe gbogbo náà wà ṣe wọn ọ̀hún múṣẹ́ ọtún wá ń sọ sí pé ó kù díẹ̀ àwọn àfìbẹ̀sí gbádùn láti bí 4 years ẹ ṣe nígbà tó bá pé 7 years ni ẹ ṣọ́ díẹ̀ lọ́gbọ́n mọ́yìn pé ṣọ́ kí olúwa ẹ̀rọ náà gbà mí o kódà ìsí àwọn tó jígbé tóun yóò sọ pé àwọn èèyàn 14 ló wà bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀wò nígbà tó kó wọn 500 àwọn mìíràn ló wá kù nàìjíríà kí ló dé ọkùnrin ṣe everybody ní ọkùnrin máa ṣe nǹkan tó wù nàìjíríà ni ẹwọ obi bí ẹgbẹ tó ti dúró orí èèyàn tó rí nǹkan kan náà ẹkùnrin ló gbọdọ tó ti máa pa sílẹ yẹn náà.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣeun bàbá 09063352 náà lójú òpó wa ẹ lọ ẹ káàárọ.
6: Ẹ̀mí ẹ káàárọ ẹ fún ètò.
0: Yes ma.
6: Ṣé dáadáa láti àtẹ̀yìn ìgbòdú?
0: Ẹ káàbọ̀ ma.
6: Ọlọ́run ọba yìí ṣe ọlọ́run ọba yìí tó. Èyí tẹ̀mí fẹ́ mú bí àkọ́kọ́ ní ti chairman bọ̀rọ̀ mi tó yìnbọn pààyàn. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó bá yìnbọn pa àwọn tán ṣé ilẹ̀ náà ló fẹ́ máa ṣèjọba lé lórí o? Kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kọ́ ìfàkùrẹ́ kọ́ fi ìdájú ẹ̀ kọ́ ẹ̀ kọ́ fi falẹ̀ rárá because ẹni tó ṣe rú ni kò ná ní nǹkan láti pa gbogbo olúrú lọ́jọ́ kan. Àlẹ́ntì ẹni tó sọ wípé owó epo ó yẹ ká máa dúpẹ́ lórí ẹ̀ ó ń ṣe àǹfààní tó ń rí lókè òfin láàrin bíbá yìí ìyà òjẹ́ lọ́lọ́run ìjọba ṣètò tó dáa fún ọlọ́ọ̀bá àti ẹ̀sìn ìgbẹ̀rún aláwọn èèyàn lẹ́hìn àgbọ̀bọ̀ ṣe lẹ̀kún ṣe bí ìyá ṣe ń jẹ wá nàìjíríà sọ̀rọ̀ kọ́ lè yí tó sọ yìí.
0: Ọ̀dà ẹ ṣeun yá mi.
6: À ń bá yín bọ̀.
0: Ẹ ṣeun ma ẹ ṣeun ma ó lágbára 09063352 ó náà lè fi bá wa dá sí.

0: Nigeria la gbe gbe mi na orile ede Africa e le ka ro awon mo ne e ka ro sir
1: ese
0: present sir
1: e ko a problem ni daru
0: ami o
1: ile ise na ni daru na boro lo
0: ami edumare
1: emi na bi le padu so na la ka gege
0: aya mi e ka bo ma
1: daru ni wa wa pele so en ko to kon kon ba ni je mi le ko yi
0: hmm
1: ni ma jaro ku
0: ami
1: ni ko ko ma jaro awon awon iya kon bi ọkọ ndé ṣá ṣe ń pẹ́ ọ̀pá tó dé síbi kan a máa níyìn kan tàbí lè dé sí lọ́dọ̀ ṣé wọ́n ní ju ẹ̀rọ ẹ̀ntí
0: a
1: máa níyìn kan tàbí lọ́dọ̀ fẹ́ dé sí lọ́dọ̀ bọ̀tù kò sí ẹ̀kọ́ tó dé ákà òyìnbó dé sí lọ́kọ̀ ńdáwà ní èjì tí ayé àtijọ́ yìí ló ń sọjà ọ̀fíìsì yìí wọ́n ti wá sọjà dílé sọjà dílé báyìí tí àbá ṣọ́ra lẹ́kọ̀ọ́ bí ọmọ jẹ̀ kò dára kíjọba èkó kójọ gbogbo ọjà tó bá ń kọ báyìí kọ máa kọpigéètì láǹdì ẹ kọ máa tì í wọn a máa ṣe kọ wá ṣì tí àbá gbogbo sẹyìn báyìí lẹkọọ yìí èkó ọlọmọdé dáró
0: mọdàrú
1: gan kó lọ kó ṣàánú wa pé bí wọn bá tó sọ fún mi pé kí àwọn tó ń jiyàn gbé sílẹ a máa rí àwọn tó ń jí gbé wọn máa bá àwọn tó ń jí gbé sílẹ àwọn tó jiyàn gbé wà nírú wọn ilé ìjọba náà kò ṣàánú wa
0: ẹ ṣeun yá
1: ẹnìkan kò jọba kò jọba tí ó sílé ayé yìí rẹ ẹka ẹyà yìí kan kàńtà máa rògùn ìdìbò tó bẹ̀ ń bẹ̀ yẹn nítorí kọ́kọ́ ní wọ́n ṣe ṣe tuntun ẹ o ní àbá wa ṣe o
0: àmì ọ̀ṣẹ́ mi
1: ẹ ní àwọn adúrótì
0: ẹ yẹsì máa ẹ ṣe yá mi yẹsì máa wọ́n ní àwọn tó ń sun inú ọjà wọ́n náà yẹ̀bà kan wọ́n ń sun inú ọjà gbọ́n ní ìsìn àwọn tó ń sun inú ọjà pọ̀ ju àwọn tó gba ṣọ́ọ̀bù gan lọ sí kì í ṣe inú ọjà nìkan gan àwọn ẹlòmíì tó bá ti palẹ̀ mọ́ ọjà rẹ̀ pé ó ti close bí nǹkan bíi aago mẹ́wàá ẹ rí wọn tó ń daṣọ borí báyìí ó ti ṣèyàn níbẹ̀
2: ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀
2: sà.
0: ẹ sà.
2: ìròyìn rẹ kà ní títí ẹgbẹ́ ọmọ àjàrà ti rọtẹ́ gàrà tó kéde lẹ̀ kò tí ì sí oríṣi ìlú
3: láàbàáyé
0: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
2: kò sí ọkàn nú
0: ẹ ṣé mi mo kọ ṣé mi mo kọ ni ṣé mi mo kọ ni àjọba ṣé mi ni mo kọ rẹ.
2: bí gómìnà ṣe yàn jẹ yàn kí gọ́ṣẹ́ mo máa pa èèyàn kí gómìnà kan sọ pé bí epo ṣe wà ó da kí ìbàdí ti máa pa èèyàn pé lọ́jọ́ òní mọ́ṣáláṣí bàbá mi yàn ní gbọ́kú ìdà.
0: ọ̀dà ìgbà tàjọba ní ìròyìn tí mo kà láti gbogbo ẹ̀ látàárọ̀ kò sí ṣé mi mo kọ̀rọ̀ yóò dáa nígbà tí mo bá rí ròyìn ṣe bí iṣẹ́ tèmi gbà ni mo ṣe iṣẹ́ ta pè mí fún ni iṣẹ́ ta bá sì ran ikọ̀ kì í papọ̀ ẹ̀rọ káàárọ̀.
4: ẹ̀rọ káàárọ̀.
0: ẹ káàárọ̀ sà.
4: mo pè yín láti ìmọ̀wé ìbàpọ̀ ní orúkọ mi ni gabriel.
0: ẹ káàárọ̀ sà.
4: bí wọ́n ti ń darí wa lórí lóde nàìjíríà yìí kọ̀ dáadáa ojoojúmọ kẹyìn wọn bí wọn máa kú níbi kan ẹyìn ọtí wọn rẹbi máa kú níbi kan tó ń ṣẹlẹ ní nàìjíríà a ṣẹṣẹ ní pírẹsẹtì ní nàìjíríà náà àwọn ìjọba wọn ọtí rárá
0: ìjọba
4: wọn ọtí rárá kí wọn gbìyànjú kí wọn máa gbà wá lẹ ebi ń pa wá ààrẹ oúnjẹ ààrẹ ní ààrẹ náà kò sí kankan wọn bá wà ń kọsí náà ó pé náà nínú ẹ̀rọ ayé pé àwọn èèyàn ní ìjáde náà ló ń kú lóde ojúmọ́ ní èdè ní ìgò ọtí ìjẹun ọmọ máa kú lóde ojúmọ́ ní ẹjọ́ torí ọlọ́run afọláwọn bá bẹ àwọn ìjọba wa
0: wọ́n
4: bá wa pè ní ìṣe gbogbo nǹkan ti bàjẹ́ tọ́ ó gbà wá lẹ̀ ẹ́ ìgbà táwọn ń tẹ́lú pé kọ́lọ́ba ṣe ní nàìjíríà náà ọlọ́run ní kọ̀ọ̀kan làwọn bá wa ṣe é àwọn fúnra wa kọ́ ẹ̀ka ṣe nífù kàtà ìwé orúkú kòrókòró bá tẹ́ nípa ọlọ́wọ́ ẹ̀bà alẹ́ ẹ̀dẹ̀ fàfẹ́ nu mọ́tò ṣé mọ́tò nípa ẹlú ẹ̀ ni ọkọ̀ ọ̀pọ̀ ẹlú ẹ̀ náà báyìí wọ́n ti àdé ìrìn nàìjíríà akọ̀ ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ àwọn fúnra ara wa ń fi àjà ara wa a mọ nǹkan tó ẹ̀ bá ṣe àbíṣe wọn kì
0: í
4: ọlọ́wọ́ àrọ̀ wa lọ́wọ́ ọ.
0: àmì ọ̀rọ̀ àmì ẹ̀ 07051697912 tàbí
5: ẹ ń ṣe ìràwọ ní àtàkà.
0: ẹ kú ojúmọ ìyá mi.
5: ẹ kọ ọrọ sọ ẹ kú àṣeokú weekend.
0: yes ma.
5: ẹ rọ sà ẹ kú ètò.
0: àwa ni.
5: ọwọ́ yín lè máa gbogbo ẹ̀kọ́ yín o.
0: àmì.
5: tí a rí ọ̀rọ̀ ọ̀pẹ bòlò náà ni mo fẹ́ sọ. sí ọ̀pẹ bòlò kan bíi èso bíi ẹni tó jí mọ ògógó àwọn ẹnìwé ìlú wọn lọ́gbọ̀gbọ̀rọ̀ ni wọn. ó ní wọn ra epo ní 3000. ní àwọn UK àbí US. ṣé oúnjẹ tí wọ́n fún àwọn èèyàn ṣé wọ́n sọ àwọn tó wà lọ́wọ́ àwọn ọ̀dọ́ fún wa pọ́ńfù owó pọ́ńfù mọ́tò àwọn fún àwọn ọ̀dọ́ pọ́ńfù owó pọ́ńfù anything tẹni ti ba sele ni Nigeria yi awa iyan no ma ko lori e o pe bolo ni to to ko ye lori oyi amọ awon to dibo fun iyen to gbe sori oyi pe ka ma jo ka ma le nitori pa ripo ni 1023 ipo to ba ni 200 naira iyen ti be seri emi ma tenu mo pe ile to lo
0: oda
5: e wa awon to gbogbo awon criminal te so lati tan yin ni seba ko si Yoruba ninu won Yoruba lori ki won ni pe koruko won baje
0: yi
5: to ba je ti se eni ko mi gbọdọ ma so yen lori kini ni tori awon to n gbo eto won le lo gbo pe mo bu baba won
0: ma
5: joruko e ma
0: saye fun ebu
5: ani ni o ti ba so tan yen
0: e seun e ma
5: so won le ku olu ni to Yoruba lori ki ile to lo
0: oda
5: Boya ye wa tin na ba o ni South Africa fi ni awon mo Nigeria na o. So le to lo ko je ka ko ni ka lu ko ma lo ko ni ka lu ko lo si country e.
0: E se ma mi.
5: O da ba ko eto.
0: Yes ma, Dickness Adekunle lati feso wa po ni lambe e seun ya wa. E je mu ipe bi meji si meta ka to ma lo la. 09063352. Hello
6: e ka ro.
0: Yes, sir.
6: I'm going to go to the school. Bi ko la gbe bi
0: to
6: ka ta spend wa de go so fo wa to so fo wa lori ye gbe bi pe boya ma ni kan wa awa de la ni gbo resources wo we
0: bi
6: ko do ati wa o ma la gba ka wa wa ni ye ko o lo sa lo wa eri ke o fe de mo ke di da la wa e o gbe ko de fo wa gbo to pa ye ya kan kan gbe wo ko eri awa assembly wa o fi o so fun ẹn tó bá ti dówó kó kápá tanikan gbọ́ lọ́lẹ́jọ́ nìkan gbọ́ lọ́lẹ́jọ́ tó bá gbọ́ lọ́lẹ́jọ́ ẹ̀ tó bá ṣe lábalàbá ọmọ àdá ẹ̀ dáhùn
0: wá
6: bọ́ sí àtúntà àjẹ́ndà tí politics bá wá dé wá bá fẹ́ wú ẹjọ́ ẹ̀ sókè gbogbo orúkọ báyìí ní nígbà kandi ti wà lára ní ọjọ́ rẹ̀ ọjọ́ mẹ́rin ní kálukú wa máa lò láyé ọjọ́
0: I'm going to go to the house.
6: Wa o wa lelu mi nje o ba je la o le ma je lo so le dane ale ga o tun le ma ri nkan gidi je ara lu ku lo won ka wo yen won ti gba won sawo awon wi woro woro ah e ka lo ye po lo ma yen wo
0: olo ba wa yan ju
6: e lo saye wo so so le
0: nkan ti ni ka lo ma ba wa yan je engineer lo na olo ni ba tun ile de Nigeria se e ja ma lo la oro yi ah Jasmine ajowa abi Basman jare ajowa ni agodo ni ah Pita ni mayo kan se. Ele ka ro papapa oko yin.
6: E ka ro sa.
0: E ka ro.
6: Ni ti Olugbade lo nso lati sefun.
0: O ya ka.
6: Nkan te mi fe soro le lori ni ti security. Ni ile Yoruba ti awon omo Hausa to fin wa nji awon eyan gbe ni ilu Oyo. Se a ti dagbe pe a ti fi etele a ti pa lapalapa bayi. Nigba ti a le boju to security. Ok elomi to fe lo la nkan jije ni ilu mi ni si ko le lo pelu ifokanbalẹ nitori pe a ji ni gbe loju ona o ye ki Yoruba ji si oro yen
0: bi
6: ijoba oba ji o ye ki Yoruba ji security to wa ni ile Yoruba tele o ti mehe
0: eyan
6: o ni lo sabule lo la nkan mo
7: ipo de ko to fe ko wa si gboro emi wa pa awon ara ilu ki joba ba wa ko jisi ka wa ara ilu na ko jisi ki ara ilu oyo na ko won na jisi security ile won
0: oda yes ma e ja ma fi yin se lo laaro adupe pe okun lo gbo eyin ti e ti lanfani lati ba wa da si peter olani ilo moju ero fun wa laaro razak adejare owo wa pelu wa ti won ba wa se ti won fi oju sona pelu wa laaro engineer morgan peter awon na wa ni le agbara lohun ti won lanfani lati je ke ma be wa kakiri agbaye adupe pe okun lo wa alasa toludari ile ise yi lanre johnson ajosepo wa oni baje loruko emi eri oluwa gbe mi le ki adebayo na mo fi so pe eja pade lago kan lori eto bo se nlo titi igba na eri oluwa gbe mi le ki adebayo lo ko mi mc rawo mo yo olorun ba mi science e ka ro

0: awesome talk every day and all day
1: on Jordan 105.5 FM Lagos.
2: Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.
5: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 fẹ́ ọ̀bàdì ẹjọ́ ètò pọ̀ ńlẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dọ̀ bó bá dé rí òkìtì ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 fẹ́
6: ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ ẹtì
5: Monday to Friday pẹ̀lú aago kan ọ̀sán ètò ìlera àwọn ojú ọjà àwọn ọjà olójoojúmọ́ ilé wa àti ìròyìn ọjà wa lágbo amúlùdùn ìròyìn eré ìdárayá lágbo òṣèlú ìdílé aláyọ̀ ẹ̀fẹ̀ àwàdà ẹ̀wò àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ ní ìkànnì Jordan 105.5 fẹ́ ẹ má dá òtẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ má bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójú
2: Jordan 105 FM
5: ojúmọ́ bó ṣe ń lọ lọ́ba ètò nítorí pé ó dùn yàtọ̀.
7: Ẹ̀rí Olúwa

0: Ìjà gbọ́ MC Rawọ ẹ máa gbọ́ ètò ẹ lórí ìkànnì yìí ẹ má yí kúrò ńbẹ ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé ayé ẹ̀wọ̀n abámijó yé ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tó tán náà ni ẹ máa gbọ́ ètò MC Rawọ akéwì jẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò don't touch it ẹ máa gbọ́.
2: Bẹ́ẹ̀ni kò sí eléré ehoro kò sólókìtì ìjímèrè kò sí ẹ̀dá tó lè bẹ́ jawẹ̀ láàrin àgbà mi tó bá jẹ́ ti ká pèdè lórí rédíò MC Rawọ akéwì jẹ orí rédíò ẹ máa gbọ́.
3: Èèyàn wa lọkùnrin lóbìnrin lọmọdé àti lágbàlagbà mo gbé tuntun dé ohun ara ni o èmi ni olúwa káyọ̀dé ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí ajírẹ́bí. Ẹ bá wa lọ sórí ètò bó ṣe ń lọ lórí ìkànnì Jordan 105.5 FM lọ́wọ́ ọmọ yín MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tó ń pẹ́gbẹ́ bàbá rẹ̀ ló kọ ẹ̀rí olúwa gbémilékè Adébáyọ̀ wà níkàlẹ̀ fún yín ní gbogbo ìgbà. Ẹ sá lọ sórí ètò yìí bó ṣe ń lọ ni ètò ẹ lọ sórí ètò bó ṣe ń lọ lórí Jordan 105.5 FM ẹ pàdé ọmọ yín lórí ètò yìí yóò dá o yóò dùn.

0: ìdí tí mo fẹ́ fi mú ìtàn bó ṣe wà ní líkì tó wà ní gbàjá wá ni pé kò yẹ ká máa bínú síra wa lọ́wọ́ àsìkò tá a wà yìí àwọn yorùbá máa ń sọ kinní kan pé ẹni tá a bá rí ká máa bínú sí ká máa bàjà torí àmọ́ àwọn nǹkan tó ń dojúkọ àsìmọ̀ nǹkan tó ń dojúkọ èèyàn kì í bá ẹni tí èèyàn gbúrò rẹ̀ jà ṣùgbọ́n púpọ̀ náà àwọn ẹ̀dá èèyàn tá a wà nú ayé ọmọlára ìjọ mọ̀ wí. Pé tí wọn ò bá rí ọ.
1: Jordan 105 FM radio has never been.
0: Wọ́n á rò wípé gbogbo ẹ̀ ti dẹ̀rùn. Wọ́n ní o ti gbàgbé àwọn òràn tí àwọn mọ́. Wọ́n ò dẹ̀ mú tó ń dojúkọ lásìkò yẹn. Wọ́n mọ̀ pé bó ṣe wà ní líkì náà ló wà gbàjà lọ́dọ̀ rẹ̀. Ìtàn tí mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ni pé ìlú kan ló ń jẹ́ líkì bẹ́ẹ̀ ni ìlú kan ló tún jẹ́ gbàjà láyé àtijọ́ ní ìgbà ayé ogun olójoojúmọ́ tí àwọn orílẹ̀-èdè máa ń dìde ogun síra wọn ní ilẹ̀ yorùbá àwọn ìlú méjèèjì ṣe àdéhùn pọ̀ láti máa ran ara wọn lọ́wọ́ tí ogun bá ti dé sí ìlú kan tàbí ìlú kejì wọ́n máa ránṣẹ́ sílu síra wọn bí ogun bá dé sí líkì àwọn ará líkì ó ránṣẹ́ sí àwọn ará ìlú gbàjá pé kán wá kún àwọn lọ́wọ́ kán ran àwọn lọ́wọ́ bógun bá dé sílùú gbàjá náà àwọn ará ìlú gbàjá wọ́n á ránṣẹ́ pé ìlú líkì bẹ́ẹ̀ tán bá sì ti pera wọn báwọn àwọn méjèèjì máa jọ ń borí ogun ọ̀hún ni wọ́n máa ń jáwé olúborí inú ogun náà tí wọ́n rí dájú wípé àwọn borí ogun náà ó wá di ọdún kan ogun ńlá wá wọ ìlú líkì ogun lágbára débi pé agbára ìlú líkì ò fẹ́ ka ogun ọ̀hún ó ti fẹ́ gbé wọn lọ tán nílùú ọ̀hún.
2: Títí ńlá dìgbà ìmí máa ń pín ní òyì mú mi.
0: Làwọn ará líkì ìlú líkì bá ránṣẹ́ pé àwọn aráàlú gbàjà pé ẹ dákun ó ti ṣẹlẹ̀ ogun láti wọ̀lú wa o ẹja ẹsùgbà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún wa ní gbogbo ìgbà o. Ṣùgbọ́n lásìkò tí wọ́n ránṣẹ́ pé tí wọ́n rán àrokò sílùú gbàjà tí wọ́n wá retí ìlú gbàjà pé kí wọ́n wá ran àwọn lọ́wọ́ wọn ò rí ìlú gbàjà pé kí wọ́n wá o bàmí kò ní bàjẹ́. Nígbà tó gun náà rọlẹ̀ tán tọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ tí wọ́n ṣàjagun ọ̀hún lájà ṣe níwọ̀nba. Ogun náà rọlẹ̀. Inú bí àwọn ará ìlú líkì wọ́n rí àwọn ará gbàjà gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Làwọn ará líkì bá wà wò pé irú àwọn ìlú gbàjà yìí ọ̀dàlẹ̀ ni wọ́n ẹjẹ́ kógun jà wọ́n. Làwọn ará líkì bá fẹ́ lọ kógun ja ìlú gbàjà. Nígbà tí ogun ìlú líkì wọ ìlú gbàjà tí àwọn ará gbàjà rí wípé láti líkì ni wọ́n ti kógun wá sílùú àwọn. Ó wá ń ṣe wọ́n kàyéfì pé ẹdun ò kí ló ṣẹlẹ̀. Àwọn ará líkì iná máa kógun wá jà wá yìí yóò sí àwọn ọmọ ìyá wa ni máa ń kógun jà wá yìí. Wọ́n wá ń bèrè pé kí ló dé tí líkì fẹ́ fi ogun ja àwọn. Làwọn ará líkì bá ní ẹ̀yìn tó yẹ pé ìwà ọ̀dàlẹ̀ tí ẹ wù sí àwọn ìwà ọ̀dàlẹ̀ tí ìlú gbàjà wù sí àwọn ló fà á táwọn fi wò pé ọ̀dàlẹ̀ ní ẹ́mbásì dalẹ̀ dandan ni kí wọ́n bálẹ̀ lọ á kógun jà yín ni. Torí pé àwọn pè yín nígbà tí òjò ogun pa àwọn. Àwọn ń retí yín kẹ́ ẹ wá bá wọn kẹ́ ẹ kún àwọn lọ́wọ́ kẹ́ ẹ ràn àwọn lọ́wọ́ káwọn kógun má bàa kó àwọn lọ. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀ dáhùn làwọn fi wá wò pé dà irú ẹ̀yìn gbàjà yìí ká kúkú kógun jà yín náà kẹ́ ẹ lè mọ̀ wípé àwa gan dúró tán o. Làwọn ará gbàjà bá ní kò rí bẹ́ẹ̀ kì í ṣe bọ́rọ̀ ṣe rí nù bóo ló ṣe wá rí ẹyin tá a pè tẹ́ ẹ̀ dá.

0: àwọn ní àkókò tẹ ránṣẹ́ wá ń pé ká wá gbà yín lẹ. Ànígbàjá. Ẹ̀yin náà ta lẹ ti pè fún ìrànlọ́wọ́ tí ó ń sọ fún yín pé bóyá ẹ̀ tí ẹ̀ kò dá yín lòun ni àbó ń sọ fún yín pé kò sí. Mọ̀ tẹ́ ò pé irọ́ ní ń pa. Kò sẹ́ni tí òjò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti ń rọ̀ lásìkò kò sẹ́ni tí ò pa o. Bó ṣe wà nílìkì náà ló wà ní gbàjá. Ó rẹ̀ pé ìlú Lìkì yẹn bóyá ìlú Lìkì tàbí gbàjá màá gbárí sáàṣì mi. Ó rẹ̀ pé ọ̀nà ìpínlẹ̀ Kogi ni Lìkì wà. Àwọn tó bá mọ̀lú tó bá tásìkò àti sójú òpó lẹ̀ fẹ́ yẹn.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
2: hey everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music.
0: Tí o bá bárùn lọ́wọ́ dọ́dọ̀ wọn, wọ́n ní o ṣùgbọ́n wọn ní ṣe fún àwọn oyún mi sọ àwọn oyún. Orí ètò bó ṣe ń lọ là wà ní iléeṣẹ́ Jordan 105.5 FM.

tẹ̀síwájú lórí ètò bó ṣe ń lọ lọ́sàn-án tòní níléeṣẹ́ alálùbáríkà jordan 105.5 fm bó ṣe wà nílìkì náà ló wà nígbàjá ǹjẹ́ ẹ̀yìn tiẹ̀ tí àwọn kan ti pèyìn rí tó jẹ́ wípé àbẹ́yìn lẹ pèyàn kan tẹ́ni ẹ náà ń wò pé àbí ó ní àwọn ìrànlọ́wọ́ kan tẹ́ tiẹ̀ wá òkè lágbájá yìí ẹ ti kọ́kọ́ fara ya wípé kò fẹ́ ṣe fún yín ni ṣùgbọ́n kì í ṣe

0: Ben yo gen yon smen tri ma kwen yon lò wani. Hello.
1: Hello.
0: E ka san sa?
1: E ka san.
0: Gen sa?
1: Gen sa. Gen sa, la jite.
0: E kon bi ari, e kon bi ari wè yon sa, Mr. Osman? E yon ban pari wè yon. Ka duro ka osan, ka bere ka osan, ka gbone buru ka osan.
1: Ki wa
0: la ma ja sasan. E seun. O da ke yan we ni barin, ka we ni barin. Eh, di yan ba leyan leyin, aja to leni leyin ni po bo. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Yes, sir.
0: Yes,
1: sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir.
1: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir.
1: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Yes,
0: sir. Yes, sir. Yes, sir. Ka bere ka osan ka gbona iburu ka osan lo mo osan fi kopopo baya e esun lati apara dija bi
1: bere
0: mo si fe se research pe ye mo pe nkan to pe ni apara ni keyan ma se fe
1: bere
0: bo lo se wa pada wa dija ta lo lo daja le laarin awon tin se apara
1: e to le dija le na ni pe se eyan se mo iwa wo le dogba mo ni se aba soro de bi ki o ma gbera won ninu
0: Olobi oruko adugbo bi 31 e seun sa. Eh se mo pe awon ilu awon agbegbe kan oruko ta so ilu abi ta sa adugbo kan nkan kan lo sele na fi so be. Mo ti seru eto be ri ni le se radio kan ri. Ah eto ma mi le. A ma rin gan a lo ma gba research ki lo fa oruko ilu yi ki lo fa oruko. Ran mi ati ran san. Ala dupe Olorun bi ta de loni. Ka duro ka san, ka bere ka san. Ka gbona iburu ka osan. Dash dash dash. Ba mi Peter de mo e sin le. Awon babo owe. Alagbasitu ti pin so. E je ma dupe lowo Olawale Olaniran. Ti won se nigbo wa balayi. Ẹgbọ́n mi kò ní bàjẹ́ fún yìí ní òní tán lọ́wọ́ yín lágbára elédùnmá rẹ̀.
2: Dókítà tó lù ú sọ́kọ̀ tó ṣabẹ́rẹ́gún.
0: Ọlọ́run ajá ṣabẹ́rẹ́gún. Sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò ní ṣọ̀rọ̀ sọ lágbára ọlọ́run pé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ lóde ìṣẹ́lú ayé ń bí. À ní ṣọ̀rọ̀ sọ o. Chief Friday, ekú èmé. Ọ̀tún akọgun egberi orílẹ̀ egberi kingdom akọgun okiyin ọba mi. Ẹ máa ń ṣètọ́jú Jerry William Chaman Chamanu oníbàjẹ́ ìtọ́jú Sagat àti Confidence dáadáa. Century ọmọ Babalágo mo kí ọ. A ní rí wàhálà. Malaika lélẹ̀ focus ló pé ní pé kéèyàn ní àfojúsùn tó dáa. Tó bá ti ní focus lórí iṣẹ́ tó ń ṣe tó láfojúsùn dáadáa lórí ẹ̀ kò sí àní-àní kò sí bá ṣe lè gbógun tí ó sà ẹ máa àchieve ẹ̀ náà ni ẹ máa ṣàṣeyọrí. Hello.
1: Hello.
0: Yes, ma'am.
1: Kádúró ká sàn ká bẹ̀rẹ̀ ká sàn ká ṣàti fi sùúrù ṣeun gbogbo.
0: Kádúró ká ọsàn ká bẹ̀rẹ̀ ká ọsàn ká gbọ̀nà ìbùrú ká ọsàn.
1: Ká ọsàn ká ṣàti fi sùúrù ṣeun gbogbo.
0: Kí lorúkọ yín?
1: Dandola ni.
0: Ẹ tún pè pa. Yàrá yàrá yàrá ẹjá bẹ gba kiri ibi àbí ẹjá bẹ púrúfù pé ẹ mú òwe kò sí wàhálà èmi àti ẹ má rí mo láì gbà ṣe ń pè wọlé mo láì kí yín mọ́ mi ìdá mi lára.

0: bẹ́ẹ̀ni tó bá ń gbọ́ ètò mc ràwọ̀ dáadáa ẹni tó bá ń mọ̀ nípa ètò yóò mọ̀ pé ó kọjá gbà ẹrun mọ̀ hello.
1: Ẹ mà káàsán.
0: Ẹ káàsán sà.
1: Ìta Arímọ̀ ló pè láta gègé.
0: Àmọ́ ògbẹ́ travel ni.
1: Bẹ́ẹ̀ni ilé ẹ̀mú wá lè ní ọ̀rọ̀ ńlá tọkọ bí ni.
0: Òwe tó rọ̀ báyìí.
1: Ẹ̀rọ òróró bí o jẹ́ ìrí ti mi ò tí ì rí ní gbìkà.
0: Òwe tó rọ̀ báyìí.
1: Ẹ jẹ́ kí n gbẹ ná.
0: Ká dúró ká ọsàn, ká bẹ̀rẹ̀ ká ọsàn, ká gbọ̀nà ìbúrú ká ọsàn.
1: Kò sí bí ọsàn náà ṣe máa délẹ̀ tí ò ní ṣe é mu.
0: Kò sí bó ṣe máa délẹ̀ tí ò ní ṣe é mu. Ọ̀dà. Máa jẹ́wọ́ kan lórí ètò lónìí. Ibi tí mo ti mú òwe yìí máa fún gbogbo wa ní àṣírí ibẹ̀. Òwe tí mo mú wà yìí, ọ̀dọ́ ẹni tí mo ti gbọ́. Ọ̀rẹ́ bàbá Yorùbá kan ni. Ògbóǹtarìgì àwọn tó mọ èdè àti àṣà Yorùbá tí wọ́n mọ̀ ń pè dáadáa. Kódà olórin rẹ̀ ni náà. Tọ́ ẹ jẹ́ máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Torí àsìkò wa ó ti ń lọ bí a ṣe kọ̀wé ẹ̀. Ọmọlára wà pẹ̀lú Wálé Agodo lọ́sàn ní. Abigail àwọn ọmọléèwé wa àwọn náà wà pẹ̀lú wa. Ẹ lágbára Ọlọ́run àti iṣẹ́ tẹ̀ ń kọ́ níṣẹ́ ọwọ́ àti iléèwé tẹ́tú lọ ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ nípa gbígbóhùnsáfẹ́fẹ́ àti ìbáraẹnisọ̀rọ̀ láwùjọ àti ọ̀nà kan náà tó bá wù kẹ́ ẹ fẹ́ yà sí lọ́jọ́ iwájú. Ẹ máa ta ayọ̀jọ akẹgbẹ́ yín lọ ni o. Àǹtí Kẹ́mi náà. 105.5 FM Twitter. Wọ́n bí Kẹ́mi ìgboyà pọ̀. Ó sì ló ó ní àṣe ó fi ti ẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí orí ló mọ bí tẹ́dà ń lọ. Aliyahati náà wà pẹ̀lú wa ní ọ̀sán yìí. Hello King Dr. Saheed Òṣùpá ni mo ti gbọ́ òwe yìí. Aliyahati ṣé tí wà lẹ́yìn tí ẹ Aliyah méjì àbí Aliyahati kan Aliyahati. Lórí mi kíkọ rẹ ṣe máa ń kọ Aliyah kan Aliyahati kan. Ìkan sanra Aliyah sanra ju Aliyahati lọ. Ṣùgbọ́n Aliyahati oníròyìn lòun ó gùdù dáadáa mo fún láwọn àsáyẹ̀ntì kan ó sì gbìyànjú. Kí ni Dr. Saheed Òṣùpá ló kọrin yẹn? Wọ́n ní ká dúró ká ọsàn ká bẹ̀rẹ̀ ká ọsàn ká gbọ̀nà ìbùrú ká ọsàn ẹni tó lẹ́ni nímú sàn ní òmu ìtó pọ́n ẹjẹ́ tún sọ dáadáa. Ká dúró ká ọsàn ká bẹ̀rẹ̀ ká ọsàn ká gbọ̀nà ìbùrú ká ọsàn ẹni tó lẹ́ni nímú sàn ní òmu ìtó pọ́n. Ọwọ́ tẹ̀síwájú wọn fi ṣe àpèjúwe ọ̀rọ̀ ìṣítí fún ẹ̀dá. Wọ́n ní bá a sáré tá a fẹ́ là láàrin ìbẹ̀rẹ̀ tá a fẹ́ là gbọ̀nà ìbùrú fẹ́ là ẹni tí ọlọ́run bá fún ni yóò là kìràkìtà ó dọ́là. Ká dúró ká ọsàn ká bẹ̀rẹ̀ ká ọsàn ká gbọ̀nà ìbùrú ká sàn ẹni tó lẹ́ni nímú sàn ní òmu yìí tó pọ́n ìparí òwe ònu. Adúpẹ́ pé òkun lọ́wọ́ ọba adẹ́dá ṣẹ̀dá ọlọ́run ọba mi ọ̀rọ̀ gọ̀jígọ̀ ọba àwọn ẹrù ìbàrẹ́ ò ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ó bá wa ṣe tọ̀sán tòní jẹ́ àtúrítọ̀ láṣe lágbára ọlọ́run ọba mi àláwọ̀ àbí mọ́dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè pátápátá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àníwára wa tì lágbára Elédùmarè títí ọ̀la kátó láǹfààní láti pàdé lórí ètò ọ̀nà àbáyọ tọjọ́ ìṣẹ́gun náà ni èmi ẹ̀rí olúwagbèmílékè Adébáyọ̀ MC Rawọ̀ akérojẹ pèdèpèdè máyégun náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́tọ́ lọ́rọ̀ wàn náà ni mo fi ń kí wa wípé ẹ ṣé o títí ọ̀la ilé ò ní lé wa o ọ̀nà ò ní nà wá porogodo ayé ò ní lù fún wa jó ẹjá tún lọ ro tuntun ilé ìta tún mú wa fún wa ọ̀túnúwé ìròyìn aago mẹ́wàá sí aago mọ́kànlá ni òun ẹ máa bá wa pàdé lọ́jọ́ ajé títí dọjọ́ etí Friday ni bó ṣe ń lọ ọjọ́ Monday àtọjọ́ ìṣẹ́gun aago kan sí aago méjì bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ náà Thursday and Friday aago mẹ́jọ àbọ̀ títí da aago mẹ́sàn-án àbọ̀ àwọn ètò tẹ́ láǹfààní láti máa bá MC Rawọ̀ pàdé nù lágbára Elédùmarè àní ṣàìsàn lágbára Ọlọ́run Nàìjíríà ó da Èkó ò ní bàjẹ́ ẹ jẹ́ máa fi orin yìí kí máa fi ṣe lọ bámi Comrade Ọlá mo kí yóò mi ní wa yín tì lágbára Elédùmarè 091241195160 091241195160 nọ́mbà mi nìyẹn fún ìpolówó ọjà títí ọ̀la mo yọ́ ọ̀ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ káàsán.

0: ìyanu gba ọpẹ wa fún ìfẹ́ tó nítorí ńjọ ọlọ́run fún àwọn tó dá sí fún àwọn tó kàyẹ fún àwọn tó pọ̀tà lẹ́nu mọ́ fún fáwọn tó jẹ́ kó lé arole ẹ̀mí kó jà wọ́n fáwọn tó jẹ́ kílẹ̀ gbé wọn mì àwọn tó jẹ́ kógun borí wọn olúwa gba yìí wá a bèrè fún ìmọ́lẹ̀ láti kí n kú tọ̀sán tó orúkọ àtọ̀ sínú ayé ẹni ṣẹ́rú ẹni ṣubú ẹni ṣẹ̀sán ẹni jìyà ọkàn yẹn abalẹ̀ ẹrogòlò iná yóò ní kú òjò yóò ní dá àwọn kan wà tí wọ́n pè ní abaláyọ̀ jẹ́ wọn nípa tí ń jẹ ẹ mọ̀ ṣe ajínde àti iyè kó gbé ìjà gbangba ẹni kúkẹ tó kú ẹni kú fọtàyọ ẹyin ọmọ ọlọrun ẹjá gbàdúrà ẹjá dúpẹ fún ọlọrun tó mú wa wọnú ọsẹ yìí ọlọrun kó wá jọwọ ká má fi ìbànújẹ parí ọsẹ bíbélì sọ pé gbogbo ọjọ́ ló burú àdúrà nígbà lóra ìgbà padà tá a bá wò ó ní ọ̀sẹ̀ yìí nísìn a máa wọnú oṣù tuntun bàbá tí wàá múra sí àdúrà ọ̀tá ń pè ramúramúramúramú wọ́n ń wẹ́ ni tí ó pa jẹ báwo ni wọ́n ṣe làájá bàbá tọ́mi sọ̀nà ọjọ́ wẹ́nẹ̀ẹ́sẹ̀ lóṣù máa parí ọjọ́ tọ́ọ̀sì la máa bẹ̀rẹ̀ oṣù tuntun ìyẹn la gbọ́dọ̀ kún fún àdúrà ẹja tún gbàdúrà ká sọ fún ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó lè fẹ́ jẹ́ kí n fẹ́ gbogbo ẹni tó ní kí n fẹ́ kó parí oṣù yìí ẹ jẹ́ kó fi kú parí oṣù yìí bó bá ti wà náà ayé mi lé
1: orúkọ jésù ẹ̀mí mímọ́ o olúwa o kò wàhálà àti ẹ̀kọ́ àṣeòṣe tó wà nínú ọ̀fẹ́ nínú ayé mi inú iṣẹ́ mi lórí àwọn obìnrin ẹlẹ́jáde ẹ̀kọ́ àṣeòṣe tó wà lọ́fẹ̀ yẹn ẹlẹ́jáde láyé mi
0: oníṣẹ̀sí ó ní kàbùkù ọ̀sẹ̀ yà tura ọkàn rẹ̀ abalẹ̀ wà lù yọ wà mọ̀ ṣe ó níṣàlàyé orí bẹ́ẹ̀ àṣẹ ni jésù olúwa wa lórí dávidi 107:1-7
2: ẹ fi ọpẹ fún olúwa
0: ẹ fi ọpẹ fún olúwa nítorí tí ó ṣeun nítorí àánú rẹ dúró láéláé
2: àwọn
0: ẹni tí a ti mú ikú ìtìjú àbùkù kó lórí wọn tàjẹ kan sunkún lórí ọmọ lórí ọkọ lórí aya kí wọn wí bẹẹ pé àánú rẹ dúró láéláé ẹni tó rà wá padà kó lọwọ ọta
2: ó kó wọn jọ láti ilẹ
0: niwa.
3: Oh boy, if you don't say one move your radio too.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll
0: Lati Laurun,
2: Lati Wo,
0: Lati Worun,
2: Lati Ariwa,
0: Lati Ariwa,
2: Ibi pa won,
0: Ongbe, Sibe Sibe ko je ki won ku, won de bere lowo e,
2: o si da won lohun,
0: o da won lohun, ohun akoko nibi to ko da won lohun o popun niya, ebi keji, o tun dahun nigba ti Mose pe Kora Datara ti Abraham ile lanu gbe won mi, won tun pe nigba ti oso mi ó fún ọ ní omi nínú omi tó kóró sọ di adùn wọn bèrè fún oúnjẹ fún ọ ní mánà wọn tún wá bèrè fún ẹran ó fún ọ lápàrọ jẹ ọlọ́run baba ńlá wa mo bẹ ọ ní àkókò yé gbogbo àwọn tí ọ̀nà dí mọ́ tí wọ́n gbóhùn mi lónìí yìí olùwàlànà fún wa gbogbo àwọn tílẹ̀kùn àánú torí wọn tì tí wọ́n gbóhùn mi ní àkókò yìí olùwàlànà fún wa gbogbo àwọn tí ìṣeré ti jìnà sí tí wọ́n gbóhùn mi ní àkókò yìí bàbá jẹ́ kọ́ ní tiwọn ṣe gbogbo àwọn tó ń fọmọ́ palẹ́kún tí wọ́n fọkọ́ palẹ́kún àwọn aṣòwò máa jèrè tí wọ́n gbọ́ mi ní àkókò yìí olùwàjáwó rẹ̀rìn ayọ̀ ó jìnà sí mi rere ó

0: ẹ̀rí gbogbo ọjọ́ pípẹ́ bá òpó onígbòjì òyà yóò fò láàrin ọgọ́rùn ọjọ́ ìrìn àjò àwẹ̀ àti àdúrà lórí òkè ogun àṣejì rẹ̀ nìbàdàn pẹ̀lú wòlíì olórun alàyè sáàbà adébáyò òjò bàbá authority bẹ̀rẹ̀ látọjọ́ friday 23 september the thursday 31st december 2026 spirit power and glory ẹ̀mí agbára àti ogun ojoojúmọ́ wákàtí wákàtí ni iṣẹ́ àmì àti ànojúkorojú yóò máa ṣe láyé ọ̀gọ̀rọ̀ yìí ìwọ náà yá gorí òkè ogun nínú ìrìn àjò àwẹ̀ àtàdúrà agbára tó ń lọ lọ́wọ́ yìí ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè ni jésù yóò máa lò nígbà tí wòlíì tọrọ àtàyè ń gbọ́ tiẹ̀ prophet samuel adébáyò òjò bàbá authority wọn máa fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ tí iṣẹ́ agbára yóò máa ṣe láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun àṣejì rẹ ni ẹ máa bọ̀ ládojú ọkọ̀ àpòlà látọjọ́ friday 23 september the thursday 31st december 2026 bó o ti ń gorí òkè sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run yóò balẹ̀ ọ́ agbára yóò tú ọ sílẹ̀ ògo rẹ máa sọ.
1: Hallelujah. Orúkọ mi ni Fúnmi Adébùsùyì. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run orí òkè is the God of continuity. And until that one son tó ń kọ́ wa nípa 11 helpers we need in life. Tí wọ́n sọ number 2 pé tireless helper. Olúwayọ̀ kí n jáde fún ẹ̀rí. Mo ti jáde fún ẹ̀rí ọmọ mi tí mo ní ẹnìkan sponsor ẹ̀ lọ sí UK tó san 34 million. Tó wá létà tó san 186 million. Kí ẹ̀rí yẹn tó ṣẹlẹ̀, mo lọ sí orí òkè ògo fún program. Wọ́n pè wá fún cement. So mo wá jáde fún one bag. So that was all. But ìyàlẹ́nu gbà tí mo padà délé ẹni tí mo jẹ lówó yẹn ó pè mí ó ní kí n forget owó yẹn that is number one. Number two ni mo wá gbọ́ kọ́ pé ẹni yẹn sọ pé òfin sponsor ọmọ mi lọ sí UK kò mọ ọmọ yẹn rí tìǹà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọn ríra rí ó kọ́kọ́ san 34 million later wọ́n tún san 186 million. Bẹ́ẹ̀ sà pé kó lọ study law.
2: Na wẹ́ sókè.
3: Lift up your hands.
2: Ẹni máa ràn ẹ́ lọ́wọ́.
3: The person that will help you.
2: Ọlọ́run connect yín.
3: Amen. God will connect you.
2: Nǹkan kékeré mọ̀ kọ́ leléyìí.
3: It's not a little thing.
2: Èló ni lọ́kọ́kọ́ san?
3: 34 million.
2: 34. Ó tún wá san
3: 186.
4: Million.
2: Ọ̀yà ẹ̀bá sórí ẹ̀rí yòókù.
1: So ọmọ yẹn ti lọ sí UK. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé true ọmọ yẹn mi response sí ní láyé mi. Bàtà ọmọ yẹn lọ this man fún ọmọ yẹn ní £300 again kò mú dání lọ mo gba owó yẹn lọ́wọ́ ẹ̀ mo fi pray pẹ̀lú ẹ̀ màá ṣe o because mo ti ń gbọ́ pé at the age of 24 rẹ̀ kí n ti lọ ogun ìjẹ́ ń lọ but mo tẹ́wọ̀ pé ogun ò borí ọmọ yẹn because bó ṣe ṣẹlẹ̀ gan I can't even explain it ọmọ yẹn lọ so ìgbà tọmọ yẹn dé ọjọ́ tọmọ yẹn dé UK ni máa yẹn padà sí Nàìjíríà wọn kò rí ọmọ yẹn rí ọmọ yẹn ò mọ máa yẹn dè ní. Wọn ríra wọn rí mo láti gba nọmba pé jẹ kí n tẹ save sí whatsapp bí a mo lè rí picture ẹni dp kò sí picture ń bẹ.
2: Ẹ rí picture ẹni náà.
1: Ẹ rí picture ẹni náà.
2: Ẹ̀mẹ́ni náà rí.
1: Mi ìrírí ti now. So every month so why I say tireless helper every month ló ń san £750 fún accommodation ẹ lóṣooṣù ó dẹ̀ tún san £600 sínú àkáǹtì ẹ. Only within 4 years, o fẹ́ kó ra lé sí UK. I don't know this man mi mọ̀. So mo wá wò pé kí ló lè ṣẹlẹ̀. So mo wá ẹ̀mí mi wá sọ fún pé ṣé mo ọmọ yẹn ò ní cream. Cream nǹkan tọ́mọ yẹn máa ń lò láyé ẹ̀ ni òróró.
2: Òróró ló fi ń para.
1: Lọ fi ń para ṣá. Èmi kan sọ pé ó ti dúdú òróró máa ń lò ṣá. Màá lọ cream ò ní lò ó. Òróró ni ṣá. Òróró ni ṣá.
2: Èèyàn bí mi nu.
1: Òróró ló máa ń lò ló máa fi ń para. I just thank God. That is why I came out.
2: Kò ní rí aláàánú
3: yín.
2: Yóò mọ ṣèjú bẹ́ẹ̀
3: lọ. Amen.
2: Ẹ̀rí ẹ̀ permanent.
3: Amen.
2: Ẹ jẹ́ Jésù bò.
3: Amen.
2: Jesus ni.
3: Amen.